ọlọ́pàá àwọn adájọ́ a ó sì àlàyé díẹ̀ nípa rẹ̀ yẹ oríire fún gbogbo àwọn ọ̀dọ́ bíi tí wọ́n bẹ ní ojúlé ẹ̀kọ́ ní gbogbo ilẹ̀ Benin lápapọ̀ yẹ a ó sì àlàyé lórí ọ̀fẹ́ tí wọ́n fi lọ́dẹ̀dẹ̀ àwọn ọmọ yìí àrùn tí ń ṣe hepatitis ń jẹ́ àrùn yìí tí ó jẹ́ àrùn kan tí ó ń jà kalẹ̀ gbogbo lẹ́dẹ̀ wà ní àsìkò yìí tí ó yẹ kí a ṣe àkíyèsí sí ọ̀kan láàrin àwọn dókítà wọ́n ṣàlàyé díẹ̀ nípa rẹ̀ fún wa a ó fi tó wá ní ti pé àṣídẹ́ǹtì kan ṣẹlẹ̀ ní lukutọnu ní ọjọ́ àná tí ó fi ṣekú pa ọlọ́kadà kan tí ẹni tí ó fẹ́ gbé gẹ́gẹ́ bí èrò rẹ̀ òun náà fara pa àwọn ìròyìn tá a fẹ́ lọ nípa rẹ̀ ní àwọn ohun yìí jẹ́ ẹ bá wa lọ ó ti yá o ọ̀dà ǹjẹ́ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ sí ẹni tí ń ṣe alámòjútó ètò ìfawọlé ilé ajẹ́lẹ̀ ìlú chábẹ́ ni wọ̀n wọ́n jùlọ tí a mọ̀ sí fìlíjẹ́nsì louis ọdẹ jẹ́ ó ti wà lọ́wọ́ àwọn tó jẹ́ pé wọ́n ṣe àwọn adájọ́ kí ni tó ṣẹlẹ̀ nípa ìṣekúṣe lórí owó jẹ́ ní ọjọ́ èyí ti ń ṣe ojúmọ́ kẹrin oṣù ogun tí a wà yìí ni ohun ìta sí àwọn wọ̀n ní etí tó jẹ́ pé wọ́n lọ tí wọ́n lọ bí lọ́rọ̀ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ó di ọjọ́ bọ̀ tí àbí ọjọ́ ìṣẹ́gun tó kọjá ni wọ́n lọ láti jẹ́ kí wọ́n mú kí wọ́n fi lé àwọn ọlọ́pàá lọ́wọ́ ǹjẹ́ nínú ohun tí a rí gbọ́ ni pé lórí owó kan tí kò ṣe dédé bí ẹgbàrún ọ̀pọ̀ mẹ́wàá jẹ́ dí mílíọ̀n ni ó lọ san jẹ́ wọ́n ṣe ìwádìí lọ́lọ́kan ọ̀jọ̀kan láti bí ó ṣe àwọn ètò ṣe ń lọ́gbà jẹ́ nígbà tí wọ́n fi jókòó ní ilé àwọn ọlọ́pàá aṣọ́gbọ́dọ̀ tìlú chábẹ́ wọ́n wá gbé lọ ní àgbómẹ̀ ibi tí wọ́n bí lọ́rọ̀ ṣùgbọ́n bí a ṣe ń gbọ́ ní àsìkò yìí bíi pé ó ti ń funfun lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n a lè sọ àwọn adájọ́ lẹ́yìn ìgbà tí wọ́n parí àwọn ìwádìí lọ́lọ́kan ọ̀jọ̀kan ni wọ́n wí fún wa yálà jẹ́ yóò gbé ní lẹ́wọ̀n àbí wọ́n fi sílẹ̀ ni ó ń ṣe àlàyé fún àwọn ṣètò àti bí ó ṣe yẹ ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti gbọ́ fìlíjẹ́ǹs louis ọdẹ ó ń bẹ lọ́dọ̀ àwọn tí wọ́n ṣe àwọn adájọ́ fún ètò owó kan tí wọ́n ṣe níṣekúṣe ní ilé ajẹ́lẹ̀ ìlú chábẹ́ nínú ìtẹ̀síwájú wa oríire fún àwọn ọmọ wa obìnrin tí wọ́n ń lọ ní ojúlé ẹ̀kọ́ gíga ti àkọ́bẹ̀rẹ̀ jẹ́ gẹ́gẹ́ bí ohun tí a rí gbọ́ ni pé láti àsìkò mélòó kan lọ ìjọba ó ṣe nínú ìpínlẹ̀ bíi ogun ni wọ́n sọ di ọ̀fẹ́ bẹ̀rẹ̀ ní sixth floor ní tourism àní ojúlẹ̀kọ́ gíga àkọ́bẹ̀rẹ̀ fún àwọn obìnrin ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tí a gbọ́ ní àsìkò láti ọ̀dọ̀ ìjọba lólu ẹni tí ń bojútó ètò ojúlé ẹ̀kọ́ aláṣẹ ìjọba yìí pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè wa tuntun jẹ́ wọn ní gbogbo àwọn ọmọbìnrin ní ojúlé ẹ̀kọ́ gíga ìbẹ̀rẹ̀ yìí tí a ń pè ní primisic wọn ò ní sanwó mọ́ kò sí ohun tí láti sọ gẹ́gẹ́ bí owó wọlé yẹ ó jẹ́ ohun kan tó jẹ́ ìdùnnú fún àwọn òbí àwọn ọmọ fún wàhálà lọ́tún lóṣì owó tí wọ́n ń san fún àwọn ọmọ yìí ìdí nìyí tí a lọ rí ọ̀kan láàrin àwọn bàbá àwọn ọmọ yìí tí ojúlé ẹ̀kọ́ gíga àdúgbò kìdàmọ́lọ́hún felice jagun ó ṣàlàyé lórí ohun pé ohun jẹ́ ìdùnnú àtayọ̀ fún àwọn yóò ṣe ìrànlọ́wọ́ fún àwọn òbí àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ láàrin àwọn òbí ni wọn ò ní agbára láti jẹ́ kí wọ́n fi tó àwọn ọmọ sọ́nà tó jẹ́ pé wọ́n ń gbé àwọn ọ̀dọ́mọbìnrin tí wọ́n ní ọpọlọ wọ́n ń gbé fún àwọn ọkọni nínú ìgbéyàwó nípa jáwèrè kì í ṣe nípa agbára wọn ṣùgbọ́n nípa pé kí wọn lágbára ni àbí báwo bẹ́ẹ̀ lọ jẹ́ ọjọ́ ohun kan tí lẹ́yìn ìgbà tí wọ́n gbọ́ eléyìí ọjọ́ ìdùnnú fún àwọn gidigidi lọ́dẹ̀dẹ̀ àwọn òbí náà ó yẹ kí àwọn òbí náà kí wọ́n mọ̀ dájú pé owó ńlá ni ìjọba wọ́n fi sílẹ̀ lọ́dẹ̀dẹ̀ àwọn ọmọ yìí láti jẹ́ kí wọ́n fi ní ìlọsíwájú ilé ìjásímọ́ pé kò ní sí àwọn obìnrin kan tí wọ́n ní lọ ní ojúlẹ́kọ̀ọ́ mọ́ ó yẹ kí gbogbo wọn pátápátá kí wọ́n lọ ní ojúlẹ́kọ̀ọ́ kí wọ́n ní ìmọ̀ tó yè kóró jẹ́ náà ni ọjọ́ ohun tí ó wí fún wa pé àwọn òbí náà ó yẹ kí a ṣiṣẹ́ lọ́dẹ̀dẹ̀ ohun tó yẹ fún àwọn ọmọ àpò ìwé ni àbí àwọn ìwé tí wọ́n fi ń kọ̀wé ni gbogbo ohun tó yẹ láti rà ó yẹ kí a rà fún àwọn ọmọ bó ṣe tó àti bí ó ṣe yẹ jẹ́ ọjọ́ ọ̀rọ̀ yìí ẹni wọ̀n gbìlọ̀ tá a mọ̀ sí felice jagun ó wá fi àlàyé lórí ìmójútó ohun náà ní lẹ́yìn ìgbà tí ìjọba bá fi owó sílẹ̀ láti jẹ́ kí wọ́n fi tẹ̀síwájú nínú ohun yìí ó yẹ kí wọ́n ní ojú ìwòye lórí rẹ̀ ojú ìwòye náà láti jẹ́ kí wọ́n lè ṣe bó ṣe tó àti bí ó ṣe yẹ ǹjẹ́ ó yẹ kí wọ́n yọ ẹ̀kọ́ kan sílẹ̀ láti ṣe àmójútó ohun náà ní tòótọ́ ǹjẹ́ bí wọ́n ṣe ń ṣe gbà bẹ́ẹ̀ ni ǹjẹ́ ó ní ìlọsíwájú ó yẹ kí ó rí bẹ́ẹ̀ bó bá ṣe pé nínú ìgbìmọ̀ àwọn tó ń ṣe àwọn òbí àwọn ọmọ náà ni wọ́n láti yọ ìgbìmọ̀ náà ni ó yẹ kí wọ́n ṣe kí ìmójútó kọ́ bá lè wà kí gbogbo rẹ̀ kó lè lọ bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ ìrànlọ́wọ́ tí ìjọba ṣe fún àwọn kí o lè múnádóko kí a lè jẹ́ ìrírí rẹ̀ bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ lọ́jẹ́ ohun tí a rí gbọ́ ó sì yẹ ìdánilẹ́kọ̀ọ́ kọ́ wà fún ẹnì kọ̀ọ̀kan nípa iṣẹ́ tó ń ṣe kí ẹni tó ń kọ́ mọ̀ pé iṣẹ́ rẹ̀ iṣẹ́ tó ń yí iṣẹ́ tó ń yí tó lè lọ
bo se to lo je ohun to ri gbe latenu en tin se alaga awon obi awon mo ta mo se parent de leve ti ojile ko giga adugbo kedama felice jagun inu itesiwaju wa arun ti an pe ni hepatitis jarun kan to nja kale gidigidi to jarun buku kan to ndi mo foku ni le ngba to si ba di o di mo foku o ma yo opolopo arun jade lara omo eniyan ni idi ni ti a fi lo lati je ki ari okan lari awon doctor ti won mo nipa ohun yi ni won mo bi o ta mo si ma o tun ji amosubo ko daho o si alaye lori ohun fun wa pe arun nla kan ni arun buruku kan ti o nja kale ni ti a gbona si akesi si ita mo si hepatitis yi pe kin ten se lati enu ni ojo ona pataki ta ma fi ku arun yi sugbon lati eje ni agbara eje la le ma o ma nya julo eto ma mu je ki a le ku arun yi ibasepo tokotaya life filajala la de go bi ajala si tan pe ni preservative o ma nfa eleyi abi leyin gba ti won ba fe se won ba fe kola fun o kola fun abi ti won fe fi nkan si elara lati je ki won ko gege bi tan pe ni soju yen je o kini ti won lo ti eni to won bi o ba fi o ba pa pelu oro to ba mo ba luwo fun iwo eni elakeji o le ti pa eleyi ko arun na je ko je ki ohun to lo ti o fi ti o fi se ohun to fi bu agbe mo fi sa lagbe yen ki o fi se ni fun eni tohun bi arun ba wa lara eni tohun ti o ba fi se eni keji na yo ko ni tori lo re o ma o ya pa pa pa lori eje ki a fi ko ni arakori wa ma o tun ji amosubo ko da ho tun se lala yin ese ko yi pe o ye ki a lo ma wa arun lara eni ko kan wa je o nbe lara wa bi ko si lara wa pe arun si le ti pa iya ra omo bi ya ba ti ni ti o ba wa ninu oyun to ba bi omo yan mo na o le ti pa re ki o ni arun yen je ohun to se pataki ni pe ki a ma lo ni ojule wo se ka ma be arun na wo lara eni ko kan wa je ani arun yi bi abi ani ki a ma gba abere ajesara lati ma fi dena re ojo nkan pataki ti a le ma se awon mi na se se pe awon ni lo se iwadi arun yi tori pe bi won ba ni wa lara etohun yo je ironu fun ohun o le ti pa re ki o fi ku oni iro lasan ni bi o ba se pe o ti mura sile fun ogun je o lati bogun ja ki o si jagun molu sugbon bi o ba mo je ogun yo ko lo o je ki enikokan ko mo pe arun na o nbe lara wa bi ko si lara wa ki ronu ba le wa ki a le ni alafia gege bi arakorin ma o tun ji amosubo ko da ho se wi fun wa ni asiko yi lati ba lo si bi opin iroyin ti ojo eni accident kan sele ni ilu kutonu ni role ojo ana tin se ojoru ni ona ti awon apeja tan pe ni rude pes filoni agbala ile balu ilu kuton tamo si aeroport won ni alakada ni role ni o si se lo pelu engine re o wa ni o wa ri ero kan ti ero na da duro pe ki wa gbe ohun lo ese kese na ni olakada yan wa duro igba de sori na lo fe gbe fun eni ti o joko lori engine gege bi ero re ni oko kan wa tari tete lo gba awon mejeji lese kese ni gege bi ohun tari wa latenu apolinaire ti o wa nibe nigba ti sele sele ni ilukutonu oni olakada yen ojo oluwa ni pe lese kese koda o ku gege bi pe won dunbu re ni o je ohun kan ti o lagbara eni to gbe leyin e to je ero re yen na wa koda agbara je nsin gbogbo ara re ni won gbe lo ni ile wosan oni epo oboro sugbon eni tin tu ko yi oni agbalagba ni ikosa won gbe lo lodo awon olopa won fi le awon olopa lowo olakada ile se kese ni oje olua ni pe ninu eto ifarapa ni ilukutonu ni ona ti a mo si rude pesh lo ni agbala ile balu ti ilukutonu ta mo si aeroport ni ojo ana ni isele ni irole ni ilukutonu ibi ni a o mu ohun itojo teni dulo mo kin pe ku asiko wa nge mo si alaye lori eni tin se alabojuto ifawale ti ile ajele lo chabe ti o nbe lodo awon adajo ti a mo si register nge won eni won bill of justice odelwe awon si alaye lori orire ti ijoba mu wa to dede awon tin se awon odobirin ojule eko ojule eko giga apa akoko asi alaye nipa re arun ita mo se hepatitis jarun kan ti o jarun buruku kan to n ba ara je o ye ki a ma se iwadi ara agbe arun lara eni kokan asi alaye nipa re e to wa keyin ohun lo je isele nla kan to sele ti olakada kan fi je oluwa nipe je oluwa nipe ni ilu kutan ni ojo ana pelu eni ti o je iru re ti ohun naa fara pa gidigidi ibi na o mu iroyin tojo eti ni gunle mo kin pe ku asiko wa oruko mi omo yin aburu ta mo si Michel Dusumu
mo gba atileyin arakunrin wa ti amo si Christian Abosetien ni ori oro fun wa ipade ba ni ale ni ago mesan koja iseju medogun fun awon eto awututoro ta ma se dudun didun iri ataye ko ma ba wa gbe o digba die